0: Jésù gàgẹ́ bí Olúwa tó lè bọ̀lá. Ìjọ ti kọ búburú ọwọ́ ẹ̀ sílẹ̀. Kí ni wo Rómù orí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án sí kẹwàá wí?
1: Pé bí ìwọ bá fẹ́ nu ẹ jẹ́wọ́ Jésù ní
0: Olúwa. Bá fẹ́ nu ẹ jẹ́wọ́ Jésù ní Olúwa.
1: Tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ.
0: Tó gbàgbọ́ ní ọkàn rẹ pé.
1: Ọlọ́run jídìde kúrò nínú
0: òkú. Jídìde kúrò nínú òkú.
1: A ó gbà ọ́
0: la. A ó gbà ọ́ la.
1: Nítorí ọkàn la fi ń
0: gbàgbọ́. Ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo.
1: Ẹnu la fi ń jẹ́wọ́ sí
0: ìgbàlà. Ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo. Ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà. Ibi tá a dé já lọ gbàdúrà. Wà á máa kígbe Olúwa o. Ẹ̀mí òdiwo ló yọ ayé mi lẹ́nu. Ọba sọ tẹ́lẹ̀, ọba fò sókè, olúwa fi dán ọ̀rọ̀, olúwa fi dán ọ̀rọ̀, olúwa fi dán ọ̀rọ̀. Ó yà dùà, má lé pàbó sùkàtà, lé pàbàbàbà, má sùkété ìdémi pàbó, lé pàbàbàbàbà, má sùkà àdé pàbó. Jésù olúwa wa, níbi tá a dé gbómi ilẹ̀, gbòrò owó ilẹ̀, ha, ó bàbá mi agbára láàrin, orúkọ Jésù. Ọwọ́ ìtúsílẹ̀ kò wọbẹ̀. Ọwọ́ ìtúsílẹ̀ kò gba jáde. Ló ti máa lomi àtòrò gbogbo ẹ̀mí tó yún ẹlẹ́nu àti ọfà. Olúwa fi náà ti jáde. Kó o dẹ̀ sàn. Jésù Olúwa wa. Kí ló kàsà 107 sí? Kàsà 109 sí? Kàsà 2 sí? Ibẹ̀ ni ṣẹ́gun yẹn yóò ti dájú. Tí wàá dẹ̀ fààyàn ní ìgbà pẹ́. Jésù alágbára yìí wa. Ibi tá a dé gbogbo ọkọ̀ jájú. Nàìjíríà ló wà náà ní agbára ká tó gbẹ̀rín mi láti bú bàtà ìlú Amẹ́ríkà bóyá.
2: Orúkọ mi ni Bukola, mo wá láti ìlú Amẹ́ríkà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́, pàápàá mo dúpẹ́ lọ́wọ́ dádì Pásítọ̀ Ọlágbèmí. Torí pé látìgbà tí mo ti mọ̀ wọ́n, ìlérí upon ìlérí, testimony upon testimony ni mo ní. Papa nigba ti mo wo
3: to the Jordan Night Show and today
2: ojo Olorun fun oko rere nigba ti mo de odo daddy je ko ye mi wi pe mo ni mask kan ni oju mi to je pe anybody to ba ti e lohun fefe mi gan ko ni fefe mi daddy de sadura fun mi won gbadura pelu mi won duro ti mi teyin igba yen dere bi mo se bere si ri àwọn ọkùnrin tó ń wùmí èmi náà tó ń kọnu sí mi nìyẹn. Ó tiẹ̀ dégbà kan mo dọ́dọ̀ dádì mo sọ fún dádì pé ẹni báyìí mo fẹ́ fẹ́ dádì ni rárá ẹni yìí kò kì í ṣe ọkọ ẹ̀. Ọkọ ẹ̀ yìí ń bọ̀ sórí ọmọ ajẹ́ kò yé mi pé èèyàn kan láti ìlú Amẹ́ríkà tó jẹ́ ọ̀rẹ́ mi òun ló máa introduce mi sí ọkọ mi. Mo ti kọ́kọ́ wò kí èmi Amẹ́ríkà tá ni mo mọ̀ tó lè introduce mi àmọ́ mo ṣáà di ìlérí yẹn mú. À ń láìpẹ́ láì jìnà pé robó tó ọdún kan sígbà tí mo pàdé dádì bí ọ̀rẹ́ mi kan láti Amẹ́ríkà bó ṣe pè mí nìyẹn pé èèyàn báyìí òun ti sọ̀rọ̀ mi ń pa fún un pé ó dẹ̀ fẹ́ mìtì mi. Ká má fọ̀rọ̀ gùn ẹni wá láti ìlú Amẹ́ríkà wá fẹ́ mi ní Nàìjíríà o. Ìfáà mi rò bí wẹ́dìn wa àti ìpàdé wa tó 6 months tí gbogbo ẹ̀ dẹ̀ wọ̀ ní ọjọ́ tèmi ní agbára Ọlọ́run a máa pé ọdún méje ní next year láti jọ wà. Ọlọ́run dẹ̀ fi ọmọ alálùbáríkà jẹ́ kí wa mi ò dẹ̀ regret rárá pé mo fẹ́ ẹni yìí. Dọ́pẹ́ lọ́wọ́ dádì o, ẹ ṣe o.
0: Kábíyèsí ẹ tún gbẹ̀rí ọmọ Bukola yìí láti ìlú Amẹ́ríkà. Ẹ gbọ́ bó ti lọ́kọ láyé. Mọ́mì ọ̀tọ̀ ni kí èèyàn ríra ọ̀tọ̀ ni kí èèyàn ní solution. Ọmọbìnrin bẹ́ẹ̀ sí wọ́kọ̀ kò mà rí wá gbàdúrà. Bẹ́ẹ̀ ni máa sọ pé wọ́n ti fi máàkì kan sí ẹ lójú. Ó ní ò jẹ́ kó rí ènìyàn tó yẹ kó fẹ́. A gbàdúrà máàkì kó lójú ẹ̀ta. Ó bẹ̀rẹ̀ sí rẹ́ ń tó àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ní rí. Ó tún di ọjọ́ kan tó ké wá. Mo lẹ́nu tó máa fẹ́ wà lámẹ́ríkà. Ó pàdé ẹ kò ní pẹ́. Ẹ máa gbọ́ ká máa fọ̀rọ̀ gùn lọ. Kábíyèsí Ọlọ́run. Ọmọbìnrin máa pàdé ẹni yẹn. Ẹ tó wá láti ìlú Òyìnbó. Kó máa ṣe fẹ́ nìyẹn. Mọ́mì ní bí ó ṣe ń yin Ọlọ́run yìí náà inú rẹ̀ ń dùn torí pé ìlérí àti májẹ̀múṣe. Ó ti bímọ méjì yìí. Ó ti di ọmọ ìlú Amẹ́ríkà báyìí. Òun àti ọkọ rẹ̀ ó ti di ọdún méje sígbà tá a wà. Mọ́mì ta ló ń wá ọkọ náà tí wọn ní òrí wọ́n fàmì ayé sí ẹ lójú àbẹ̀dára iná tì jáde. Mo ti wo ti Bukola ṣàkóso ti ẹ náà sàn. Ẹni tó fẹ́ irú akọ̀nà ẹ̀ ti wà tiẹ̀ láti ìlú Òyìnbó. Bẹ́ẹ̀ni yóò rí ó dẹ̀ ṣe tó máa yí padà. Jésù alágbàmí wa. Àmì níbi tá a dé gbogbo ẹ̀yin àyànfẹ́ tó ń gbọ́ mi ń lé. pata pata boya won na fe fi eri ranse o som na malo fi sa fama re to wa lowo lo se osu dododun every year ni gbogbo gba weekly fi si o som na boya
1: 080-33-46-2861
0: o ma da fa jajo fo duro ju ma magba gbe pe ipade kan ma wa ye la go meje ile bulo bresaida gbogbo awon to ni aisan oni ru lo ba fara won mi o fe mo ru aisan to ni ma gbe bo wa ba jesu ibi nsise ni se yanu jesu ni o wo esan wa de fi ayo bi igba pe gbogbo bi pe leye a to jo fujuroju to ba ti be la go meje yo pa ile ago mokola eyin na ni fujuroju pelu woli olorun to nbo gbogbo eyin te gbo mi ni so goju ore ataya na yesi ese be boda ku to no badagbe gbogbo eyin te gbo mi latabule egba ikoro command ikan to idimu gbogbo eyin ta ni mo so nko kini won lo nduwo se ma bo lodo jesu yo se wo soye pe fun e laaro mi mo ru nkan to nse o gbogbo eyin ta ko ojo iwo na ma duro ma bo gbogbo eyin ti keja o sodi mo se challenge alakan balende omo to to lo si ana paja bọ́lẹ̀ ní under bridge opposite yẹn ni kò fúnná sí wàrà àwọn ọlọ́kadà mẹ́ gbọ́kadà kan kó ń lọ ìyànà odò number 5 victor ọláyé avenue mo ní èmi kọ́ ni wà gbé wá bá jésù ni kò wá gbé bá yóò sì ṣe ìwòsàn ó dẹ̀ fàyọ̀ dúpẹ́ jésù olúwa wa gbogbo ẹ̀yìn tẹ́ gbọ́ wa láti bẹ̀wọ̀ náà máa bọ̀ gbogbo ẹ̀yìn ti bẹ́gà ẹ̀ ọgbà àgùdà máa bọ̀ pẹ́ẹ́sì ni máa gègé kí ni wọn náà ń ṣe agbọ́ ti kúyọ̀ orílẹ̀ dọ̀pẹ̀ mú ọmọ tó tó ń lọ sí ìyànà pàjá bọ́ọ̀lẹ̀ ní ìyànà odò fẹsẹ̀ rìn wọlé number 5 victor láyà avenue ó ti débẹ̀ náà ni ojú òde ní tiẹ̀ wàá dẹ̀ fàyọ̀ dúpẹ́ jésù alágbàbí wa àmì níbi tá a dé gbogbo ẹ̀yìn tí ẹ ò lè ṣe kẹ ẹ má ràn wá lọ́wọ́ ẹ lọ ga láyè bẹ́ẹ̀ tí ó rọ̀ pé lọ́wọ́ ẹ ò ní táwọ́ náà ẹ máa ní àní tó àti àníṣẹ́kù jésù alágbàbí wa àmì gbogbo ẹyin tẹ́ ẹ̀ ní ràn wá lọ́wọ́ láàárọ̀ ká tó fi ṣe tọ́lá ìwọ náà kọ fúrúgbìn àánú kan kò ní mo fúrúgbìn àánú kan síbẹ̀ o lè ṣe lẹ́ẹ̀mejì o lè ṣe lẹ́ẹ̀mẹta tó bá ti ń ṣe anointing ọwọ́ rẹ méjèèjì tó rọ́wọ́ lèèyàn fi ń gbarí ẹsẹ̀ lèèyàn fi ń rìn níbi tí rí wa bá ń ṣe ẹyin pákéjì rúgbìn abiyamọ wà ní mo ti jìyà lórí ọmọ mi gbọdọ̀ tó fi ọjọ́ alẹ́ wo bí kí n tó fọwọ́ méjèèjì bá wọn sìnkú ọmọ láyé wọ́n ta sọ fún ti yẹn kò wá àmẹ́ẹ̀tì gbogbo píkṣà àwọn ọmọ rẹ̀ ibẹ̀ ló gbogbo yẹn ṣe sí ẹnìkan ní kí ni account number access bank ni máa kọ sílẹ̀ 00960-74221 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀ni ẹnìkan ní òun ò tí ì rí kọ́ dáadáa 00960-74221 access bank ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀ni bó ti ń fi sí ọmọ òní kúmọ ẹ lójú ọmọ òní ni kúmọ ẹ lọ́wọ́ jésù olúwa wa àmẹ́ tó bá ti fi sí kó pè mí kí súre fún wa ilé rẹ ẹ̀rọ bá sọ̀rọ̀ méjì ni wọ́n pè fún ẹ ní ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi fi bá mi sọ̀rọ̀ àbí kó má pẹ́ mẹ́ndẹ̀tì láti ní látòrí ẹ̀ ó yá. 080-33-46-2861 mo bí tẹ bá fowó ètò wa lọ́wọ́ o lè sanwó dot méjì mẹ́ta bóyá àwọn náà dẹ̀dẹ̀ máa gbórí di station kan fowó ìránṣẹ́ sí gtb account ojú òde ní ti àfàyọ̀ dúpẹ́ ẹnìkan ní kí ni gtb account máa kọlẹ̀ 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí ẹnìkan náà ò tí ì rí kan 00164997233 gtb ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí bó ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí bó ti ń fi sí òní sàn kankan nù eré àti bàjẹ́ mọ́lọ́rùn máa ṣe yóò sì dára fún ẹ jésù olúwa àmì bó ti ń fi sí máa pọ̀ mí kí súre fún àtọ́mọ́ àtìdílé rẹ̀ má gbàgbé pé ati be Saturday mesa kan latoni epo wa nu e ati be Sunday mesa kan epo wa nu yen na o de dan fun ta ba ti kun bi an lo le oluwa ya jo pade la ro to gba bi pe show ya ma se mojumo atu wonu program o de ba dara fun e baba ti pare show e a se lana yen la ma fi wonu aro ilago ati pare show ru bayi a ma wonu program ilago meji a de pare ilago mokola o de ma dara fun ju oni ti wa de fayan dupe ire olorun de ma se obi bebi para poju lemo to ba ti mo to na ira kan ma gba bi pe a pada kuku bakan na na yes oluwa wa amen.
4: From Lagos, this is
5: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with the voice for entrepreneurs.

0: o se bo nta se ni gbogbo bi to duro si yen gbogbo eyan omo lo kan so tele mi leyin jesu mo dupe ara mi le juta na lo eni jesu mo dupe pe okun lowo re fun ise nla gidigidi to nse ninu aye mi olorun a gbe oga o adupe nla adupe to se adupe to ti se ogo ni fun jesu gbogbo eyan omo lo eja dide nle eja ki hallelujah nla hallelujah nla metala eni kan ni 13 beni so ni gbogbo bi te ba wa kan you just stand up and shout 13 hallelujah somebody shout hallelujah my jump hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah enu to fi dupe yen to fi yin olohun mo gbadua enu yen hallelujah lo mo fi ke tori pe ya ni won sele ninu aye re in the name of Jesus Christ sa ola ni mo fe fun awon eyan ni oni communion eni kan ni oni communion ki won ma fun ni communion se ara oluwa ati eje re amu asi je asiri agbara fun iwenu mo fun idagba soke ati fun ise iwosan o ta mo se niye gbogbo kan ba nbe je so pe mo fun yin ara oluwa ni oni gbaje eyi ni ara mi gba mu eyi ni eje majemu titun ti atasile fun opo eniyan jesu wa ni emi ki yo mu ninu esu ajaramo titi yo fi di ojo na nigbati emi o mu ni titun ni ijoba olohun mama emura ola sunday niye and gbogbo sona church wa patapata lati se be patapata so gbogbo bi ta ba tin gbo mi e lai ti yin eyan omo olohun ke gbo announcement sinu emi olohun lo ni ase be eni kan ni bo wema wa lati iwo road ewo moto gbagi elevation ni wema ebere church olorun ojiji nbe isin kan pere la ni ago meje la si bere gba ti o ba fi di 11 a ti mo wale gbogbo eyin omo olorun lati 13 to 30 eyin mama mama eyin baba baba is our combined service ati ni gbogbo sona church isin agbara han han ni e bi owo yen lori sa mo fẹ́ kẹ́ sí ọkàn yín paya níbi tẹ́ ẹ bá wà mo rí ìsí paya kan ni gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ wà ń bí mo fẹ́ kó finú fíńdò gbàdú ẹyọ kan yìí ẹ bí ọwọ́ yẹn na ọwọ́ yẹn yà sókè báyìí wà kígbe olùgbàlagbà mi lọ́wọ́ agbára tó fẹ́ fi ayé mi ṣòfò. Jesu Oluwa wa ki se gba ti moto ba to payan lo nton to sofo eni to wale aye ti ola pa sofo amen to ba lo ni oko ti oko yen fi ya je throughout titi to fi ku won fe fi o sofo ni ti eniyan ba wale aye ti ori nkan stoka si bẹ́yìn tí mo gbé se re bó ti wulẹ̀ kẹ́mi ẹ̀ ògbóntó ó fàyè sófò mo fẹ́ kẹ́ gbàdúrà ìjọba odidi ìjọba
1: the voices
0: alẹ́ fàyè èèyàn sófò fún odidi kéèyàn lo ọdún mẹ́jọ lórí àléfà kéèyàn sì mọ́ lè tọ́ka sí tó se irú àwọn ìjọba tá a ní nàìjíríà nìyẹn ìjọba tí ń fi àkókò èèyàn sófò sista mo fi àwàdà ṣe àdúrà yìí ó lè pàdé boyfriend ẹ sì jọ fẹ́ra yín fọdún márùn ó sì mọ lídì sí márẹ́jì ẹ̀mí a fi ayé ẹni ṣòfò ni ó lè gba ṣọ́ọ̀bù níbi tó ọba wà mo rí ìsípayá lójú ẹni kẹ gbàdúrà yìí kéèyàn gba ṣọ́ọ̀bù kó sì lo ọdún mẹ́sàn-án ṣọ́ọ̀bù kó sì mọ lè tọ́ka sí tó ṣe èèyàn lè ṣiṣẹ́ pẹ̀lú ìjọba kó mọ bá wọn ṣiṣẹ́ secretariat bí wọ́n sì fi ọ́ sọ̀gá ó sì jẹ́ pé at the end of the day nígbà tó bá lo 35 years tán wọn àbí ọ ilé wò lọ́kọ́ ẹ mọ̀mọ́ ké mọ̀ wojú ẹ ti mẹ lẹ́gbẹ́ o lè mọ̀mọ́ tu mẹ́ ẹ òun ló fi jẹ́ pé àdúrà tààrọ̀ yìí ṣàdúrà kan tí ọ̀pẹ́ mi ní péjú àdúrà mẹ́ta lọ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta máa gba testimony méjì nàwọ́ màmá má ba ẹnikẹ́ni ṣe awẹ́wà wà kígbe ẹ̀ka wọlé èèyàn lè lọ chọ́ọ̀tì fún odidi ọgbọ̀n ọdún tó sì jẹ́ pé at the end of the day kò ní rí nǹkan fi hàn eyi mo ko ni ni eyi igbega ko ni faran o ni mo fi mo so nkan if your church never change you change your church o si church ni jobo ohun hallelujah bi church o ba yi o pada jesus e pada it's not a sin it's not a crime e le jo mo so re ti to si ni le toka si to se to je po re te nbara yin se ore beri ore ka ore ran dan dan eke pelu gbogbo agbara olurun alagba yi lowo agbara to be fi aye mi sofo wa gbadun aye gan wa pe oruko jesu olurun alagba mi lowo agbara to be fi aye mi sofo to be fi kadara mi sofo mi o mo boyo wo mi o ye so da do abe yes sofo le mi anini lara emi ki mo pe elomi ori na ko mo pe emi afi akoko ati aye eni sofo lo nba fa wa ke eni emi afa aye eni sofo eni emi afi kadara sofo ki le to duro se laye mi ejade lara o number 2 wa mama ofun yo ma do wa kigbe oluwa lagba mi gba mi lowo agbara ile baba mi oluwa la se kini oluwa lagba mi loruko josh Do be na shampoo be a katayash. Atala ine babab. Allah will tell me, but tell me.

are just watching. Ẹyin ọmọ Ọlọ́run ẹ wò mí sà. Ilé tí olúkúlùkù wá ti wá sọ̀tọ̀tọ̀. Bẹ́lú mi bá ti dé church yóò gbàgbé pé ilé tó ń ti wá á gbàgbé ìpìlẹ̀. Ènìyàn kì í ga ju ìpìlẹ̀ ẹ lọ. Wọ́n ń gbọ́ testimony tó ọba gbàdúrà dáadáa ìpìlẹ̀ ilé yóò ní jí ọ lọ. Ẹgbẹ́ ọwọ́ yẹn sórí ìsàkẹ́ wo mi. Wọ́n mú mi láti Ìbàdàn lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Ìgbà tí wọ́n fi mú mi lọ kí n tó lọ, mi ò mọ̀wé. Mi ò lè dá nǹkan kan kà. Mo wà ní primary 5. Wọ́n dá mi padà sí 4 èyí tó mọ̀wé. Nígbà tí mo fẹ́ parí 5 yẹn, 4 yẹn, wọ́n tún fẹ́ dá mi padà. Mi ò fẹ́ lìlí láyé mi. Mi ò fẹ́ lìlí. But àwọn ipò tó jẹ́ second to the last tí wọ́n ti fàlà, ó ni mo máa ń gbé. Bíi kéèyàn 100 wà nù kíláàsì kí n gba 88. Hallelujah. Ẹ farabalẹ̀. Bí mo ṣe rí nígbà yẹn nìyẹn, kìí sì ṣẹ́jú mi, agbára tó yí mi ká ni, ilé tí mo ti dìde ni. So inú bí àwọn mọ̀mọ́ tó bí mi lọ́mọ, wọ́n dá mi padà láti primary 5. Wọ́n ní ìgúwe rẹ̀ ti yá ju ẹ̀dá padà sí 4. Wọ́n dá mi padà sí 4. Mo ní kí n mo ṣe. Mo ní ìní lọ sùn mọ́ pẹ̀lú dá ìṣe fún mi yóò. Wọ́n dá mi padà. Nínú 4 tí ẹ tún gbé mi sí ìtún mọ̀wé náà. Bọ̀mú iye fẹ́ẹ̀lì. Kò sẹ́ ìsáàmù tí mo máa ń ṣe tí mo máa ń fẹ́ẹ̀lì. Now, wọ́n wá ronú pé táwọn lè ṣe fún mi ojú pé kí wọ́n mú mi lọ sí Ògbómọ̀ṣọ́ lọ. Wọ́n mú mi kúrò Nìbàdàn. Mo sì dúpẹ́ fún ìgbésẹ̀ yẹn. So bí wọ́n ṣe mú mi, mo dé ìlú Ògbómọ̀ṣọ́. Ọdún kan àkọ́kọ́ tí mo kọ́kọ́ fi débẹ̀, mo kọ́kọ́ fi kiri ọjà ni. Wọ́n wá ní kò ní dá kọ́mọ yóò tó máa kí ọpọlọ tó ti kú tẹ́lẹ̀ yóò tó dọ́la sí. Wọ́n wá mú mi, wọ́n mú mi lọ sí Àríyàgò DC. Wọ́n ní kí wọ́n fi mí sí primary 4. Bí mo ṣe wá dé for the first day tí wọ́n sọ school sí mi lọ́rùn tí wọ́n mú mi wọ class tí àjọ wọlé pẹ̀lú àwọn ọmọ primary 3. So àjọ wà ní 4. Tíjà yẹn wá wọnú class wa, wọ́n ń pè ní Mrs. Alabi. Ó wá ní ta la fẹ́ fi ṣe class captain. Ó ní ìwọ tó ọba mọ̀ kó kú Olivier tó lè ṣe class captain náwó ẹ. Mo bá ṣe bá yes èmi kìí sẹ́mi nìkan àpọ̀tà náwó bẹ́ẹ̀. Níwájú ẹni tí mò ń lọ jíyìn fún ní ọjọ́ ìdájọ́ bíbélì tí mo fi ń jẹun rè ibẹ̀ ni mo ti kọ́kọ́ gbóhùn agbára ilé wa. Ọkàn sọ̀rọ̀ ni ó ní sọ ọmọ̀wé ni. Mo gbọ́ ọmọge mo gbọ́ sọ ọmọ̀wé ni. Bí mo ṣe pọkàn káwọ́ lẹ̀ ni. Mrs. Alabide, àwọn ti káwọ́ lẹ̀ tiẹ̀ ni. Mo ní ẹ̀jẹ̀ káwọn mi ò ṣe. Agbára ilé wa lọ sọ̀rọ̀ yẹn. Amen. Torí tẹ́lòmíì bá dé tí bá ń gbọ́ tẹsítímọ́nì ẹlòmíì yóò mọ sunkún. O tí ìrántí agbára ilé yìí. Ṣé wọ́n máa ń lówó ń bẹ̀ ni? Wọ́n è lówó ń bẹ̀. Ṣé wọ́n ń kàwé ń bẹ̀ ni? Ṣé wọ́n ń ṣe white wedding ń bẹ̀ ni? Tó fi jẹ́ pọ̀ wá nǹkan wọn ti ń ṣe ìjọwọ́. Àfìgbà tó bá tó ṣẹ́gun yẹn kó tó lè lọ. So bí mo ṣe káwọ̀ mí lẹ̀, mo kàn ń sunkún ni. Iṣẹ́ ń tí máa ṣe mí Ìbàdàn náà tó fẹ́ máa ṣe mí nílùú Ògbómọ̀ṣọ́ ni. Náwó ẹ̀ méjèèjì. Mo fẹ́ kó o fi agbára ilé yín gbò.

ẹni sùúrù ilé àwọn abraham bàbá tó bí abraham tẹ́rà ni kò gbé nǹkan rese tẹ́ kú ẹ wàá mọ tó tún burú jù ogun lé wọn jẹ kí ọmọ kó kú lójú ẹ ọmọ mẹta ni tẹ́rà bí ìkan kú lójú ẹ ara nì kú lójú ẹ ẹ ó sin ọmọ ó bí abraham abraham náà wá bí ọmọ abraham náà wá yàgàn títí olójà wàhálà mùsùlùmí ni mí kristẹni ni mí ọ̀dọ̀ abraham ni gbogbo ogun burúkú yẹn ti sẹ̀ ẹ̀sìn kan ni gbogbo owó ọba ní but ǹjẹ́ jẹ́ mọ̀ pé isaac rí náà rí a sì gbé fo isaac nìkan ni ọmọ tí ọjà ogun ilé bàbá rẹ̀ wọ́n gbé fo wọ́n gbé sórí ọmọ tó tún bọ̀ wájú jacob àti isọ wọn ja ogun ilé bàbá wọn kú ni nígbà tí farao béèrè lọ́wọ́ jacob ní ọmọ ọdún mélòó ni ó ní mi ò ju 130 lọ mi ò tí ẹ̀ dé láti inú ọdún ayé àwọn bàbá mi ogun òjé ń sinmi aṣogun ilé àwọn bàbá abraham ìmọ̀jẹ́ yìí ò gbójọ́jọ́ orí lọ ni gbogbo ẹ̀yìn tí ọ̀rọ̀ mi bá yé mo fẹ́ kọ́ fi ogun ilé yín bù mo fẹ́ kọ́ gbàdúrà bí kúkú bí yíyẹ lẹ́yìn ẹ̀ ló kẹyọ̀ kan wà kẹ́ ọ́ lùmọ̀ ẹ̀ lágbàmí

0: Jesus.
1: Oluwa wa.
0: Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ lata. Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ lata. Mo náwó sí ọ lónìí. Bàbá, màmá, brother àti sister. Bí ọba tí o ṣe àmì kí o kú ilé yín kọ́ padà lẹ́yìn. Lórúkọ bàbá tó máa ti tiẹ̀ mí mímọ́. Ogun tí wọ́n máa jà lé yín, mo ní kí wọ́n gbé wọ̀ fún. Irú ọ̀mí wo lè wá pé ọ̀fọ̀? Wá pé ọ̀fọ̀? Wá pé ọ̀fọ̀? Wá pé ọ̀fọ̀? In the name of Jesus.
1: Sá, ọ̀la ni mo fẹ́ fún àwọn èèyàn ní Holy Communion. Màmá Ẹ̀múra, ọ̀la Sunday nìyẹn. And gbogbo Sunday church wa pátápátá láti ṣe bẹ́ẹ̀. Pátápátá. So gbogbo bí tí a bá ti ń gbọ́ mi. Ìsìn kan péré la ní aago méje láti bẹ̀rẹ̀. Ìgbà tí ó bá fi di 11 láti mọ wálé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run láti 13-30. Ẹ̀yin màmá màmá ẹ̀yin bàbá bàbá. Is our combined service àti ní gbogbo Sunday church. Ìsìn agbára hán hán ni. Ẹnìkan ní bo wẹ́mà wà láti Ìwo Road. Ẹ̀wọ̀ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ́ sọ ní wẹ́mà. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì ń bẹ̀. Ẹ jẹ́ ìdílé agbára.
2: Orúkọ mi ni Adúlójú Ọláwálé. Mo wá for the past 3 weeks mo wà ní ìlú Iléṣà.
1: Iléṣà ṣé bẹ́ẹ̀ ni ń gbé ni?
2: Ibẹ̀ ni mo ń gbé tí mo ti ń ṣiṣẹ́. I'm a police officer and also.
1: Mo láwọn ọlọ́pàá gidi ń bí. Mo lá máa ṣe ìkàbọ̀ ọlọ́pàá mú ni.
2: And also a pastor.
1: Pastor tún ni yín.
2: From CAC.
1: Yes.
2: So wọ́n transfer mi láti Òṣogbo wá sí ìlú Ìkirè. So bí mo ṣe dé Ìkirè, mo dẹ̀ ti máa ń wá sílà ilé ẹ̀kọ̀ọ̀kan tí ń bá ráyè láti Iléṣà. So bí mo ṣe dé Ìkirè, transfer tó gbé mi wá, wọ́n ní kí n lọ ṣe DCO, DCO 2. So bí mo ṣe débẹ̀, mo bá ìdò míì bẹ̀ tuntun yẹ ọ̀gá tó jù mí lọ. Kò dẹ̀ possible kí n lé ọ̀gá tó jù mí lọ kúrò lórí àga kí n jókòó.
1: O lè díẹ̀.
2: So mo wá step down, wọ́n ní kí n ṣe crime officer, pé kí n sì máa manage mo wá ṣe crime officer. Mo lo a week. The following week, mo ní olúwa tó bá jẹ́ lóòótọ́ ló pèmí wá sí gbà yé mi fún mi. So the following week, bí transfer ṣe gbẹ́ni tó wà bẹ́yẹn nìyẹn. Ó gbé lọ sí mo pé tí wọ́n ní kó lọ ṣe training ní Jos. So bó ṣe happen, mo wá lọ bá ọ̀gá, mo ní ọ̀gá, since the transfer ti bẹ́ni lọ, let me occupy my space. Mo bá ní no, ó ní wá sì tó do so. Àwọn èèyàn ní kí n padà lọ sí Òṣogbo, mo ní no. Mo ní tó bá jẹ́ ẹ̀tọ́ mi ni Ọlọ́run yóò jà fún mi, yóò sì gbà fún mi. So mo bá jókòó, mo bá champagne. So that following Friday, òní 7-7, bí mo ṣe try ìgbìyànjú láti wá sí 7-7 nìyẹn. But àyè ha 7-7 yẹn àwọn court náà wọ́n tún máa ń ṣe activities rẹ pé wọ́n máa ń dàdúró. So àyè ha fún mi láti wá. So mo ṣá struggle by 11:30 mo ṣá wáyé wá. Ìgbà yẹn mo bá ìránṣẹ́ Ọlọ́run tó ti London wá tí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́. So bí mo ṣe dúró síta mi ìráyè wọlé mọ́. Mo ṣá struggle mo rí òróró gbà mo gbọ̀ òróró méjì. So by the time tẹ pray sí tí wọ́n ní ká break mo ṣe jákàn nínú òróró yẹn ni mo dàámú mo fi anoint ara mi.
1: Ẹ dàámú ẹ̀yà balabada ṣàdà.
2: Mo fi anoint ara mi mo ní wa da ẹ̀tọ́ mi fún mi jà fún mi. So bí mo ṣe máa dé ibi iṣẹ́ padà mo ní ọ̀gá mo kàn fi ṣàlàyé àwọn iṣẹ́ tá a ti ṣe ní kókò. Ó ní you come at the right time sit down.
1: Sit down.
2: So bí mo ṣe jókòó nìyẹn ó ní wẹ́ ó ní òun ò disturb pé òun ò jẹ́ ọ̀tá fún ọ. Pé since tó yẹ kó gbé ọ wá ni pé bóun ṣe wà yìí pé òun ò fẹ́ ní ìkùnsínú pẹ̀lú anybody torí máa yẹn náà ṣẹlẹ̀ náà ni wọ́n. So wọ́n dẹ̀ gùdù náà dúrà. So ó lóun fẹ́ ní ìkùnsínú pẹ̀lú anybody. So ó ní if that should be the case by Monday you wan occupy your space.
1: Nàwó ẹ̀ ibi tí ayè rẹ̀ há sí fi agbára sàmì kọ́ lóun kọ́ gbà jáde pa. Olúwa gbẹ̀tọ́ mi jáde.
0: Sá, gbogbo ẹyin ọ̀dọ́ Jésù. Ẹ máa múra lẹ̀. Convention yín next week ni. Ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ Thursday, Friday, Saturday lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn. Gbogbo ẹyin ọ̀dọ́ Jésù. Ibẹ̀ ni wẹ̀jẹ̀ wẹ̀mú. Gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá wà ń bẹ̀ bí Olúwa ṣe ń bẹ̀ àti ní gbogbo Sunday church gbogbo ẹ̀yin ọ̀dọ́ Kristi ẹ mọ̀ múra lẹ́ o. Is our youth convention bí Olúwa ṣe ń bẹ̀ tí ẹ̀mí ẹ̀ ń bẹ̀ láàyè. Arise and shine. Your light has come, convention 2026. Engineer.
3: Oruko mi ni Ola Itan Abiola. Mo wa lati Olodo.
4: Nice.
3: Ore t'Olorun se ninu aye mi, mo ri odidi eyonu.
4: E ri odidi eyonu.
3: Mo ri odidi eyonu. Tori ni shop mi ko si nkan kan. Sugbon iriru Olorun yi ri o. Baba mi so pe ka lo padi.
5: You need at work all day.
3: Ye nikan ti o mo bo wa.
4: Yes. Na we adura ti mo gba lawe ni. Enikan ko sami ose yi lo pade ti e. Sida.
3: Aso school ni mo nta. Sugbon igba ti mo pa ni ka mu kan mo kan, mo se bere si teyin nu.
4: En teyin mo.
3: Be ni sir, ati ogede dodo. Bi mo se bere si taba yi. O sa fe se be nikan se wa nu ni last week. To ba pe so le mo fun yin loja. Ah, mi le mo fun mi. Mo ni bi elo. Ah, mi be ba le fun mi ni 2 million. O lo mama.
4: Oja bi elelo.
3: 2 million.
4: Eyin na da mo ngege. 2 million. Eni 2 million.
3: Bo se lo ma fun mi lo 1 million nu.
4: O lo ma fun yin lo 1 million.
3: Be ni sir, lati jo last week to ti bere si fun mi. Ti ba ti gbede shop bayi, ba ti o ba fi pe week bayi. Olorun ti ta. Te ba ti ni Olorun ode kunle pafra. Olorun de fi wa laye re.
4: Kini n gbe fun yin?
3: Ah,
4: ojawo.
3: Oja 1 million eyin ni.
4: Eyin. A gbe oni anawo e. Ah ah. Oluran lowo kan. Taye ni se o ti to nawo e ko re nti o ma ja oja 1 million 2 million fun won fe ma bo niyan bi n ba gbo ti ami eju tenti n be legbe re pelu oni communion bo ba ti gba bo si ti gba sase ami julo eni ti o ma bo eni ti o fowo sanu e eni ti o foja sanu e lojiji bo ni ko je debo mi lo sei imi to nbo e wa ma tata atata tire ni e se ni ra lagbeja in Jesus name e gbo ta lokan nu le mo fe gbadua fe yin to kan gbogbo to ba le na waju fokan si gbogbo to ba fe ko lohun ko fowo kan fokan si oja to fe lo fo bere bayi bayi ni oluwa wi angeli tin ba mi sise mo ran onise lo si gbogbo ile je ki ya to ko bere la to ni lo fun aye baba mama in the name of Jesus Christ wa fun mi ni testimony ma fi number mi si ta te share testimony ti na si tori pe yo mo kan o ni o le gbo te nikan ki won mo gbo ti e na gbogbo eyan mo lohun fe ba wa dasi emi fe gbadua fun eyin te baba n dasi o ko yin nikan mo kan nilo pe e fowo mi polowo lori radio e fowo mi te si waju eh ateyin te ni da mewa ti ore any amount to lohun ba fi si oni iba se 5000 lo fe bi ba wa sponsor iba se 10000 iba se 2000 any amount ateyin te ni da mewa ti ore mo fe gbadua fun yin ka tun fi se to la ka wo enawo si waju bayi loluwa wi o tun ba won raun mo bo ti wule ki ko le to wa ma ri ona abayo o ti ri be jesu oluwa wa account number church ni 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Missions International First Bank biyan ba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade gbogbo le lo ni ojo Saturday gbogbo le eyin omo Olorun te ni anfani lati gbo mi e ja ka ise awon apostle laaro yi Act of Apostle chapter 11 titi wo chapter 20 bi awada bi ere pepe yo pon mo we ma ni ola gbogbo eyin omo Olorun ti won bi loni da eyin omo Olorun te mark wedding anniversary yi ekunle mo gbe owo soke ohun to se to po ri ofin ni pare lai lai ki Olorun ko si oju re si in Jesus name o si tun le make e ni Nigeria o Olorun oba ngo happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadua fun president ati governor wa ki Olorun ko da wole yin ona ti se Nigeria dada ko yere oye yin in Jesus name your excellency eni kan ni woli mo fe ba yin soro mo fe send the testimony mi call loud e wo number yin
1: 080-88-71-65-66 send the message ire atanu ko bayin. You are blessed. It is well with you.
6: From Lagos, this is
7: Jordan. Are you responsible for making your company stand out and be globally competitive? At Jordan FM, we make your job a lot easier and make you like the boss you really are. For promotional content, adverts, events, campaign, consumables and product review, call us on 0704-3757-685, 0802-684-4760, or send us an email, info@jordan105fm.com, for satisfaction beyond wow.
6: Satisfaction beyond wow.
7: Jordan FM, promoting entrepreneurship and value across all sectors.
8: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.

0: mu ase yori nire ajo ofe yi o gbogbo agbara to nje osise bi erin jaja iliri owo ina adu ama te iwo ma dominera wa gba ase to nja se yori ni gbogbo ona apa wuli ma je mu abawo lori ami lo ma pelu woli ma ti o ade ni yori sise re se ti baba o si ma pa ase ase yori paye gbogbo aladuwa lata go meje owuro nenu ijo ni new gas glory ministry lot 712 alogi koroduro church bus stop owo di ori ni ilu eko 08033378254 they want to bale fara lojo Sunday amadororo aseyori le olori oni sasete mo loruko je
1: hodi ase odi majemu ni oruko olorun awon mogun epe oru lori e orun daduro
2: amen
1: ba me sa ope eniyan ni aye ni won fogun oruja ọpọ ènìyàn ní ayé ní ọfà òrùba ṣẹgbọmọṣà ọrùn ni wọn da ọfà ọsán ló ń fara wọn ọrùn lè pẹ mú ọpọ ènìyàn ṣùgbọn ọsán ni wọn rí lára ẹ ṣẹgbọmọṣà ṣe a rí ní ìkórìdá tí a wà yí abiyamọ mo mú nǹkan kan wá fún ọ bíbélì sọ nǹkan kan nínú ìwé matthew 13 ẹgbọn tó wí ní line 25 ki to wonu adua yes
2: sugba nigba ti gbogbo eniyan sun
1: songba oga songba me yin degbo mi ne nigba ti gbogbo eniyan sun
2: ota re wa
1: enemy came e so be enemy came
2: enemy came
1: so wa ba sere ni
2: dara baba
1: oga so wa be sere ni ota ki wa loru wa ko ba be sere o ota won wa ko muti o
2: dara o
1: ota won wa ko ma be tani do on to wa ni gbe o fe ko ba yan mo
3: they
1: want to hit in destiny
3: sir
1: ofe ko ba kini
3: ofe ko ba ni
1: ofe ko ba yan mani mama to ngbo mi le e to nsun je peju
2: ni baba
1: aro lagbera ba ni ko fun to awon mo yi dani awon mo yi mu ogo wa
2: ni sir
1: baba o mu ogo wa
2: ni baba
1: ma gba ka mu bo titan ko titan ẹni tó tán fún lẹni dáàdi gbé jìkò tó
3: bẹẹni
2: bàbá
1: ṣọgbọn mi
2: àgbọyé
1: sá bí o láìpẹ ẹ sọrọ sọ
2: bẹẹni bàbá
1: ṣáàrẹ ẹni tó ti tán fún ni wọn ti gbé jìkò
2: tó bẹẹni sá
1: ó ti ń sọrọ kò ti tán fún ọ
2: bẹẹni bàbá
1: ẹgbọn tó wí o yẹs
2: ó gbé èpò sínú àlìkámà
1: ó sì gbé èpò sínú àlìkámà
2: ó sì bá tirẹ lọ
1: ó gbé èpò sínú àlìkámà nígbà tó gbé ohun burúkú tán ó lọ ń tiẹ

0: The voices you need at work.
1: 6 7 3 4 2 4 4 1. Se yeleni eke yileleyi. 0 9 0 1 1 6 7 0 7 4 0 ati 0 8 1 8 6 8 5 0 4 0 4 pelu 0 8 0 3 3 3 7 8 2 5 4. Gbọ́ lẹ́ẹ̀kan sí bóyá o fẹ́ send message sí bàbá pé bàbá ibo ni tọ́ọ̀ṣì wà dàbí ọ̀nà ó dàrú mẹ́ lójú ibi tó máa tẹ́sì sí lé yìí 0 8 0 3 3 3 7 8 2 5 4 eléyìí tó kẹ́yìn léléyìí 0 8 0 6 3 0 9 2 3
2: Àṣẹ kì í bẹ̀bẹ̀ lásán, lórúkọ Olúwa ògòkè ọ̀. Sọ ní nọ́mbà tó fẹ́ wọ́n máa pè sí gbé wòlíì mò ń bọ̀ ní àárọ̀ ọ̀la ní owó dí onínní ní ọ̀nà ọkọ̀rọ̀ òdú yìí.
3: Church Master!
2: Ilé iṣẹ́ ti gbé mi jáde kò ní la iná.
3: Ẹyin
2: dájọ́ ṣètò ògòkè
3: yìí. Àmì
2: wọ́n pa ní àṣẹ gbogbo èyí tí ẹgbóhùn mi ò ní sìnkú ọ̀la.
3: Àmì
2: ẹni bá bẹ́ẹ̀ jà ọ̀run
3: abáyé.
2: Orúkọ tèmi òyìnbó padà wòlíì adẹ́rìyìn ọmọ òní. Ó sì ń sọ fún wípé ògòkè o. Máa sọ gbogbo ènìyàn wípé òkìkí ọmọ ló ń sọ̀rọ̀.
3: Òkìkí

ni kenìyàn kó wà kó mà ní òye iṣẹ́ ọ̀tá àti àyànmọ́. Bẹ́ẹ̀ èèyàn bá wà tí ò bá ní òye iṣẹ́ ọ̀tá àti àyànmọ́, ó ṣeé ṣe kí nǹkan ti wọlé sí lára kó ti ba nǹkan jẹ́, kó tó mọ̀ wípé nǹkan ṣe òun. Ọ̀tá tó ń bá àyànmọ́ jagun ẹ̀mí ni wọ́n. Wọ́n dẹ̀ míì ni àti farapamọ́ sí ibi tó ti lè fura sí wọn. Iṣẹ́ ìwà ọ̀tá ni pé kí wọ́n fi ara wọn pamọ́ síbi tó ti lè mọ̀ pé àwọn ló wà nídìí ẹ̀. Mo dẹ̀ ti ń sọ̀yẹ fún ẹ tipẹ́tipẹ́ pé ìwọ kọ́ ni wọ́n ń bàjà ògo Ọlọ́run nínú ayé rẹ̀ àti àyànmọ́ tí a kọ mọ́ látọ̀run òun ni wọ́n ń bàjà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà là kì í fiyè sí that's why níbẹ̀lẹ̀ fi sọ wípé kí a máa ṣọ́ra kí a dẹ̀ máa gbàdúrà. Bíbélì wípé ká má ṣe òpè nínú àríkíríkì ọ̀tá. Ìyẹn ni wípé ọ̀nà tí ọ̀tá ń gbà bá wa jà ọ̀nà tí a ò lè fiyè sí ni àríkíríkì ni wọ́n máa ń lò. Wọ́n lè farapamọ́ sínú àwọn nǹkan tó tètè fura sí. Ní àwọn òye tí mo kọ́kọ́ ní ní àwọn àkókò kan tí mò ń gbàdúrà òun ni wípé ọ̀tá lè farapamọ́ sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àyíká tó dẹ̀ ní mọ̀. Wọ́n lè farapamọ́ sínú àṣìṣe wá kọ̀rọ̀ bóyá ṣe tó ṣe ni tàbí wọ́n lè farapamọ́ sínú ìwà àti ìṣe tó dẹ̀ ní mọ̀ pé iṣẹ́ ọ̀tá ni. Wà á máa wo nǹkan míì nǹkan míì á dẹ̀ máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Ọ̀tá bí ojo ni wọ́n ṣe máa ń hùwà ṣùgbọ́n iṣẹ́ wọn burú. Wọn kì í fẹ́ kí ènìyàn kó mọ̀ pé àwọn ló wà nídìí ọ̀rọ̀ so that o ní tètè lè fura sí wọn àti kọjú ìjà sí wọn. Wọ́n lè farapamọ́ sínú àwọn àkókò àti ìgbà. Wọ́n lè farapamọ́ sínú ìṣẹ̀lẹ̀ àti àwọn ohun tó farahàn láyìíká. O dẹ̀ ní mọ̀ pé ọ̀tá ni ní ìgbà míì máa ń wà tó jẹ́ wípé ní ìgbà ọ̀dá ọ̀tá lè fara hàn kó má jẹ́ kí kọ́sọ́mọ̀ wá sí ọ̀dọ̀ rẹ. Wọ́n náà wá máa rò bí àkókò ṣe rí o ni ò jẹ́ kí wọ́n wá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè farapamọ́ sínú àwọn ìwà ẹni tẹ́ ẹjọ́ ń rìn wá máa sọ pé ìwà ọkọ mi ni tàbí kó farapamọ́ sínú àwọn ìgbésẹ̀ kan ó gbé tó má rò wípé mistake tí mo dẹ̀ ṣe o ló fa àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi. Iṣẹ́ ọ̀tá nìyẹn bó o bá mọ̀ ó ṣeéṣe kó o máa gbàdúrà kó o má rí àdúrà gbà. That's why ló fi jẹ́ pé àdúrà ṣe pàtàkì fún ẹ gan. That's why ló fi jẹ́ pé o nílò ọ̀pọ̀lọpọ̀ ìran wòlíì láti máa gbàdúrà. Gbọ́ mi dáadáa lálẹ́ yìí iṣẹ́ tó o mọ̀ ṣe kọ́ ni kókó. Ohun tó o gbé kalẹ̀ kọ́ ni kókó rárá. Bó o ṣe mọṣẹ́ ṣe kọ́ ni kókó. Irú àwọn ènìyàn tó o ní láyìíká ò kọ́ ni kókó. Ohun tó ṣe kókó ni wípé kí ni o fi ààyè gba ìṣerere nínú ayé mi. Bó o bá ti lè ní òye yẹn wà á rí ọ̀nà lọ. Èmi ti rí ẹni tí wọ́n kówó fún tó dẹ̀ jẹ́ wípé ó padà já wálẹ̀. Èmi ti rí ẹni tó ń gba owó gidi tó padà di sálíkà. Èmi rí ẹni tí wọ́n ṣàánú fún láàárọ̀ báyìí ìgbà tó máa fi kú oṣù kẹta ó dẹ̀ padà di àwọn nǹkan tí wọ́n dà. Ó mọ̀ pé àlàsílẹ̀ lọ̀rọ̀ ayé yìí àlàsílẹ̀ dọ̀lọ̀rọ̀ àyànmọ́. Bí ayé ẹ bá jáde níbi tó jẹ́ wípé kò fi ààyè gba ìṣerere ó máa le gan. O dẹ̀ ní mọ̀ mo fẹ́ kó jẹ́ alámọ̀jù ènìyàn kó máa sọ wípé ṣe tó pé àwọn tó wà níwájú mi torí pé wọn mọ plan ni. Mo sọ fún ọmọ mi kan mo ní kó tó plan mọ pattern kó tó di pé bẹ̀rẹ̀ sí ṣètò pé màá ní báyìí màá ṣe báyìí tètè mọ irú bí tó ti jáde mọ ìlànà tó wà ń bẹ̀ mọ àwọn kankan tó wà ń bẹ̀ tó lè jà ológun. Olúwa àlàsílẹ̀ ilé bàbá mi tí ó fààyè gba ìṣerere olúwa bá mi bà á jẹ́ ìgbà tó dé stage kan mo ní láti lọ chẹ́ẹ̀kì ẹ̀ ìlànà ẹ̀jẹ̀ ilé bàbá mi àti ìlànà ẹ̀jẹ̀ ilé ìyá mi. Ó mọ̀ mo sọ lálẹ́ àná mo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń gbàdúrà tí Ọlọ́run bá sí mi lójú nínú ẹ̀mí màá kàn discover pé ògede ni mo ń pa nínú ẹ̀mí.
ma ma bere oluwa ki lo se oluwa wi pe alasele aye to ge bi ogun ti mo fe je o ye ki je baba lawo mo wa wo pe ona wo ni ma gbigba mo wa lo gbadua oluwa wi pe o o de bere si nbo ninu eje idile mama e pe ko wo n to wa nbe mo wa lo wo mo ri awon woli ori awon pastor o wa bere si gbadua oluwa mo ti ara mi bo ilana eje ile iya mi mo ju ara mi ko ninu ilana eje ile baba mi igbaye ni se ranse mi to to bere si ni ituma die die bo ile isa bo ba ni eto bo ba mo se se to mo gbogbo e se ti o ba lo o wa lo bere lo wa la sile ile to ti jade so fa ye gba iru iserere be si

wọ́n wá ń fi àkísà yí isu yẹ wọ́n rì mọ́nú ibi isu yẹ dẹ̀ ń bàjẹ́ sínú ibi bẹ́ẹ̀ olúwa wípé nínú ìran yìí tó bá ń ṣiṣẹ́ bó ṣe máa ṣe àṣedànù nìyẹn mo fẹ́ kó o lọ adopt family kan ìgbà yẹn ni mo wá pẹpẹ lọ ihun tí mo fẹ́ ṣe fún ọlọ́la nìyẹn mo fẹ́ pe ayé ẹ jáde nínú àlàsílẹ̀ ìkorò ilé tó ti jáde kí ayé ẹ bá lè lérè àǹtí mi ò lè continue báyìí kó o mú kan jáde nínú tó ń ṣe mo fi olódùmarè búra fún ẹ àlàsílẹ̀ yìí ò ní gbà jájọ bàdé ní ọ̀la máa fi àṣírí ẹ̀wọ̀n ẹ máa dẹ̀ sọ gbèsè tó máa gbé bàbá mo láìkí ẹ mo dẹ̀ gbà tí orí ọ̀fẹ́ tí ọlọ́run fún ẹ bẹ́ẹ̀ni àti ẹ ṣe jọ ń gbàdúrà lórí fóònù ẹ ṣùgbọ́n dé ọ̀dọ̀ mi lọ́la gbogbo ọ̀nà gbogbo ẹ̀yin ọmọ tájọ́.

kọ tó ń ba iṣẹ́ jẹ́ báárí ẹlòmíì ó máa ní good business idea kò dẹ̀ ní ní owó lọ́wọ́ mo rí ẹni tó já wípé ó ní business oríṣi márùn tó lè sọ di millionaire bí o sọ pé millionaire ó lè sọ di billionaire ṣùgbọ́n alásìlẹ̀ iná ò jẹ́ kó rẹni patronize ẹ rather bukali and azalea alásìlẹ̀ tó ń nọ̀rọ̀ mọ́ ẹ pé iṣẹ́ ni wọ́n fi parí ìrìn àjò wọn nínú ìran yìí iṣẹ́ náà ni wọ́n náà.

0: mo le wonu ebi mi ti ma ti raye lo oko mi oluwa ran mi lowo oluwa wi pe ibi bye bye on ti mo fe se fun olola niye
1: my this is your
0: adoption adoption ji anyamo pe wo omo to wa nibi wa wo omo e agbara to wa nibi to bimo na lo so fun e pe mi o ni gba ka wo omo ti e na yanju ola an pade ni six with verbal assembly.
2: This is Jordan.
0: Bí mo ti gbé Olúwa bẹ̀rẹ̀ sí ń bá àwọn ọmọ mi rìnrìn àjò bẹ́ẹ̀ ni sà Olúwa yóò bá àwọn ọmọ rìnrìn àjò yóò ṣe ayé wọn padà dájọ́ pàdé ṣe sùn fún assembly láàárọ̀ ọ̀la ẹ jájọ́ pàdé ọwọ́ pẹpẹ lè dá ẹ dúró ọwọ́ pẹpẹ lè dá nǹkan rú fún ẹ ọwọ́ pẹpẹ lè dá ayé àwọn ọmọ ẹ dúró ní gbogbo tó bá ti ń bọ̀ mìíràn ló ń bọ̀ tó bá ti dé mìíràn bus stop ìwọ sáà gbé ọ̀kadà pé mo ń lọ sí power line Moruga church tó wà lẹ́gbẹ̀ẹ́ new touch hotel ibẹ̀ ló ń bọ̀ láàárọ̀ ọ̀la gbogbo ẹ̀ ń bọ̀ láti ìkọ̀tún ẹ̀kẹ́bọ̀ láti ìpájà ayọ̀bọ olùwàgà bẹ́ẹ̀ ṣe máa rìn lọ́la nìyẹn dandan ni kó dọ́dọ̀ mi lọ́la kó àwọn ọmọ ẹ wá tẹ́kàjọ gbàdúrà kí òróró ọ̀la yìí ó bọ́ sí wọn lórí ká yí nǹkan padà bá a bá ti lè yí nǹkan padà nínú ẹ̀mí ìka yí padà nínú ara a bá ti lè yí padà nínú ẹ̀mí gbogbo nǹkan ló máa bọ́ sí àlàáfíà fún ohun ayọ̀ ló máa sọ tó gbàdúrà náà pé mo sọ fún ọ pé ènìyàn ń jara ẹ̀ bọ́ ni o wà á sọ ara ẹ mọ́ nǹkan tó máa jẹ́ kó bọ́ lọ́wọ́ ògo ni o mú ọrẹ 660 naira tiẹ iṣu ara ẹ mọ pẹpẹ báyìí ni sà kó fi sínú àkáǹtì mo lè sọ fún ọ pé o lè so mọ ibi tó bá wù ẹ tó bá trust ṣùgbọn èmi gba ọlọrun gbọ pé máa fi ayé ẹ síwájú pẹpẹ tó ràn mí lọwọ tó jẹ kí n jẹ èèyàn ìran àlọwọ dìde sí ọ ọwọ ọlọrun dìde sí ọ àánú jésù dìde sí ọ orí ọfẹ jésù dìde sí ọ ìran àlọwọ ọrún dìde sí ọ lórúkọ jésù yóò dẹ dára fún ọ fi ọrẹ rẹ sínú àwọn àkáǹtì mo pè fún ọ yìí 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church Faith River Assembly olórúkọ àkáǹtì ẹ tàbí o lè fi sínú àkáǹtì eléyìí náà 6 1 4 2 0 8 3 8 7 2 ọlẹ́ẹ̀kan sí 6 1 4 2 0 8 3 8 7 2 OPE Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ o ní orúkọ àkáǹtì yẹn àwọn nọmba yìí o lè fi pè lálẹ́ ìwé náà ló máa fi bèrè ọ̀nà lọ́la 0 0 20 90 57 28 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 080 2862 1228 61 2238 Àlàáfíà fún ọrọ̀ ayọ̀ ló máa sùn. God bless you.
1: From Lagos, this is
3: your
2: 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Hallelujah, hallelujah, hallelujah. Ijo Celestial Church of Christ, CCC Ileyanu Parish, Abosede Aro Avenue Seaway, Estate Gate, Ipile Eko, Tepepe, Ikori Awon Agba ati Isidupe, Elekejilelogun Uru e. Tomo wa ni Sunday 30th of August 2026. Akori Divine Progress, Genesis 26 verse 13, Monday 24 2026. Ni Ashale Awon Olusu Aguta ati Omo Ojo, Lago Mewa leti di Arojo Keji, Ojo Tuesday. Ni Adura Obirin Rere, Idanileko ati Isoji, Ago Mesa Aro Sago Meji Losan, Maru Irole Sago Mewa Ale, Ojo Wednesday. Akanse Isin Anu, Lago Mesa Aro Sago Meji Losan, Ti Isoji Ma Wai Lago Maru Irole Sago Mewa Ale, Ojo Thursday. Ni Prophet and Prophetess Day, Idanileko ati Isoji, Praise Night Lago Mewa Ale Ojo Friday di Arojo Keji, Ojo Saturday 29, ni Church Sanitation, Abewu Si Orphanage Home, ati Bebe Lo, Ojo Sunday, 30th of August 2026, Lago Mewa Aro Ganga, ni Thanksgiving, Ti Oja Basama Atele Lese Kese Lago Meji Losan, Opo Ye Janka Janka Lumbombe, Royal Father of the Day, His Royal Majesty, Oba Adeleye Abatan, Olopeki of Opeki Kingdom, Mother of the Day, Dickiness Prophetess Fumilayo Julius, Lati USA, Alaja Opa Yemi, Host Shepherd, Venerable Superior Yemi, Shogbesan, Olukede, Assistant Venerable Superior Evangelist, Oluwa Segun Ladipo, Olusho America, Fun Itoni Tabi Ebi Adura, 08045314919, Jesu, Yoma Reti Yin O.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.

kò gbọdọ sẹlẹ ni ma ya dage rọba a dabi ale mara gbọdọ pa mi lọmọ ewo iku o gbọdọ pa mi lọmọ ewo ọbẹ ti aye sa elomi lori ọmọ ọlọrun nikan lo le jo bọ nbẹ o si n gbaran tina o gba yi tina ọgbẹ yẹn le abadu ale gbogbo ẹyin tẹ n sunkun lori ọmọ lọwọ lorukọ jesu oluwa payin lẹnu awọn ọmọ to n payin lẹkun yi wo payin lẹnu ọmọ to n payin lẹkun wo payin lẹnu a isẹlẹ ti sẹlẹ sọmọ ti wọn gboku ẹ wa bọbi le kò ní sẹlẹ sí wọn ní gboku ọmọ wa bẹ ní ẹrù tábí ọmọ kì í tú o ayé ò ní gbé ká ọmọ lẹ ẹkún rẹ dùn òpin ẹkún rẹ dùn òpin ẹkún rẹ dùn òpin. Ekun re do.

nítorí tí ó fìdí ilẹ̀ sọ́rẹ̀ lórí òkú ó sì gbé ká àwọn iṣan omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú ẹni tí ó gbé ọkọ rẹ̀ kalẹ̀ sókè sí ọtọ́ tí kò sì fúra ẹ̀tàn òun ni yóò rí ìbùkún gbà àti òjòjò lọ́wọ́ ẹ̀kú ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀ fún ayérayé kí ọmọ ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọmọ ọ̀gbọ́n olúwa tí ó lé tí ó lágbára olúwa tí ó lágbára ní òkú ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀ fún ayérayé kí ọmọ ọ̀gbọ́n kí ó wọlé wá ta ni ọmọ ọ̀gbọ́n olúwa lọ́rọ̀

0: ọkàn wa rẹ balẹ̀.
1: Ami.
0: Ọláwa máa di púpọ̀.
1: Ami Jesu.
0: Báwo ló yẹ lè di púpọ̀?
1: How can it be multiplied?
0: Gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run.
1: It has to do with our trust in God.
0: Ìwé onídàájọ́ orí kẹtàlá sọ nípa
1: Jephthah. Judges 13 talk about Jephthah.
0: Sí àlejàlè lè bàbẹ́.
1: I was chased away from my father's house.
0: Àwọn olùlọ pè tán tún fi jọba.
1: And they eventually invited Ọlá rẹ̀
0: ẹni tí wọ́n ní wọn lè fún
1: ní. Imagine somebody that cannot read.
0: Àyè láti dúró sílé bàbá rẹ̀.
1: They say you have no chance.
0: Wọ́n wá fún ní gbogbo ìlú.
1: They are not granted unto who
0: they
1: only
0: have. Àìdá alé ni o sọ pé kọ̀ọ̀la ò dáa.
1: Because something is bad today does not mean it
0: may not be
1: well. Come on,
0: o máa di púpọ̀. Ọ̀nà tí Ọlọ́run máa gbà yẹ
1: lẹ́nu. The way God is going to marvels you.
0: Àwọn ènìyàn máa tara ẹsẹ̀
1: rẹ̀. People go to sin.
0: Wọ́n ní fi ẹbu Ọlọ́run.
2: Amen.
0: Ó wà nínú ìwé Genesis 1:26.
3: Olúwa sì wí pé.
0: Ọlọ́run wí pé.
3: Jẹ́ kí ajá ènìyàn láwùrán ara wa.
0: Jẹ́ ká dé ènìyàn láwùrán ara wa.
3: Gẹ́gẹ́ bí ìrì wa.
0: Gẹ́gẹ́ bí ìrì wa.
3: Kí wọn kí ó lè jọba lórí ẹja òkun.
0: Jọba lórí ẹja òkun.
3: Àti lórí ẹyẹ ojú ọ̀run.
0: Àti lórí
3: ẹranko. Àti lórí gbogbo ilẹ̀. Àti lórí ohun gbogbo tí ó dákò lórí ilẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa sì dá ènìyàn ní.
0: Ọlọ́run wá dé ènìyàn láwùrán ara rẹ̀.
1: Ọlọ́run wá dé ènìyàn
3: láwùrán ara rẹ̀ ló dá. Olúwa sì súre fún wọn.
0: Ọlọ́run wá súre.
3: Ọlọ́run sì wí fún wọn pé
1: ẹ
3: máa bí sí i.
0: Ẹ máa bí sí
3: i. Kí ẹ máa rẹ̀ sí i.
0: Kí ẹ máa rẹ̀ sí i.
3: Kí ẹ sì máa gbilẹ̀. Kí ẹ sì ṣe ìkáwọ́ rẹ̀. Kí ẹ sì máa jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run.
0: Ọlọ́run ò dá wa fún ìyà.
1: God did not create us for
0: something. Ọlọ́run dára fún ọrọ̀.
1: He created us
0: for ọlá.
1: Fún
0: ìbùkún.
1: For blessing.
0: Fún ìgbéga.
1: For blessing.
0: Dúró Ọlọ́run Yesu wẹ̀ fún ọ pé kọ́ máa fisi kọ́ máa rẹ̀ sí kọ́ máa gbádùn kọ́ ṣe káwọ́. Gbogbo ohun tó wà láyé ni kó wà lọ́wọ́.
1: Everything must be in their charge.
0: Ìyẹn ni mo túwe fún ẹ lénìí
1: o. That's why I bless you today.
0: Díẹ̀ lóní lénìí.
1: You have me too.
0: Lọ́la.
1: But with the future.
0: Púpọ̀ máa dọ́dọ̀ ẹ̀.
2: Amen.
0: Púpọ̀ máa dọ́wọ́ ẹ̀.
2: Amen.
0: O ní ṣáláì ni.
2: Amen.
0: Ní.
2: Amen.
0: Àṣírò rẹ̀ ní tu.
2: Amen.
0: Wàárẹ̀ rògbòlò.
1: Amen.
0: Ìyẹn ni ìwé 1 Samuel 15:22
1: sọ wípé.
0: Samuel wípé. Ọlọ́run wa nínú dídùn sí ọrẹ súnsún.
4: Àti ẹbọ bíi
0: pé ká gbòmù olúwa gbọ́.
4: Kíyèsí.
0: Kéèyàn gbọ́ràn ó le ju ó tóbi jù bùkún lọ nínú ẹ̀ ni ìlọsíwájú wa. Béèyàn bá jẹ́ ẹni tí ó ń gbọ́ràn. Gbogbo ohun tó fẹ́ ló máa bá lójú kan
1: náà. Everything you desire will locate you.
0: Gbogbo ohun tó fẹ́ ló máa bá lójú kan
1: náà. Every desire come and meet on your spot.
0: Ìgbọ́ràn sàn jẹ́bọ́rú lọ.
1: Àìgbọ́ràn
0: lè mú yàn takú sójú
1: kan. Obìnrin àmì want to remain on his spot.
0: Gbígbọ́ràn lè mú ni tẹ̀síwájú.
1: Obìnrin àmì want to progress.
0: Ìyẹn ni Dáwọ́dọ́ 28:1 sọ pé yóò sì ṣe tó bá farabalẹ̀ gbóhùn olúwo Ọlọ́run rẹ láti máa kéèsì àti ṣe gbogbo rẹ̀ tí mo paláṣẹ fún lónìí. Ǹjẹ́ olúwo Ọlọ́run rẹ yóò gbé ga ju gorí rẹ̀ láyé lọ. Má jẹ̀mú yóò ṣẹ lórí.
3: Amen.
0: O máa ní ṣaláì ní o.
1: Amen.
0: Ìyẹn pé tó bá gbọ́ràn.
1: If you are obedient.
0: Ìbùkún wa.
1: Blessing is
0: there. Tó bá gbọ́ràn.
1: If you disobey.
0: Kò sí ìbùkún.
1: The other way round.
0: Nínú ìgbọ́ràn ìlágbára Ọlọ́run wa.
1: Disobey the daring power.
0: Nínú ìgbọ́ràn yẹn ni àṣeyọrí wa.
1: That is why.
0: Nínú ìgbọ́ràn yẹn ni ògo Ọlọ́run máa fọ.
1: The glory of God will manifest.
0: Má jẹ̀mú àdẹ̀ṣẹ́.
2: Amen.
0: Ìyẹn ni wẹ́rẹ́ Deuteronomy 28:11 sọ pé.
4: 11.
0: Yóò sọ ọ́ di púpọ̀ fún rere.
4: Nínú ọmọ inú rẹ̀.
0: Àti inú orú wọn sí
4: rẹ.
0: Àti inú èso ilẹ̀
4: rẹ.
0: Ní ilẹ̀ tí olúwa ti búra fún bàbá rẹ̀
4: láti fún ọ. Olúwa yóò ṣí ìṣura rere sílẹ̀ fún ọ.
0: Yes.
4: Ọ̀ràn láti rọ̀jù sí ilẹ̀ rẹ ní àkókò rẹ̀. Àti láti bù sí iṣẹ́ ọwọ́ rẹ gbogbo.
0: Ọlọ́run ní ohun tó fẹ́ ṣe fún wa ju pé gbogbo ohun tó jọ fẹ́ kó fún wa.
1: Ṣùgbọ́n
0: ẹ̀ṣẹ̀ ń lé wa.
1: But sin is sending away from God.
0: Ẹ̀ṣẹ̀ ń lé àǹfààní tó ń jẹ.
1: It's sending the world the benefits.
0: Kò sí ohun tá a lè fi wí Ọlọ́run.
1: There's nothing compared to God.
0: Ìyẹn ni ìwé Galatians orí kẹfẹ́ ẹsẹ̀ kéje sọ pé. Pé
3: kí a má ṣe tàn yín jẹ.
0: Kí a má ṣe tàn yín jẹ.
3: A kò lè gan Ọlọ́run.
0: A ò lè gan Ọlọ́run.
3: Ìtòrí ohunkóhun tí ènìyàn bá fẹ́ gbìn.
0: Ó sọ ohun tó gbìn tó nìka.
3: Òun ni yóò ti kà.
0: Ohun tó kù fún ẹ̀rí.
1: What is the meaning for you this?
0: Ọlá ni Sunday.
1: Tomorrow is Sunday.
0: Lọ fi rẹ.
5: Good music and vibe.
1: Go and give yourself a
0: song. Ohun tí o tó.
1: What is not enough?
0: O máa tó máa ṣẹ́kù.
1: With the normal we have now.
0: O máa tó máa ṣẹ́kù.
2: Amen.
0: Ti ẹni kò gbàgbọ́ kó rẹ̀ sún mọ́
1: Ọlọ́run.
0: Ṣe fi Ọlọ́run tọkàntọkàn.
1: Do the will of God with all your heart.
0: Ọlọ́run dẹ̀ máa dẹ̀ ẹ́ lóhùn.
1: God will happen to your heart.
0: Ògbó ni kú mọ́ ẹ lára
1: wa. Amen.
0: Wọ́n ní fọlọ́run bu ẹ.
2: Amen.
0: Ẹ̀yin ọmọ Ọlọ́run já gbàdúrà.
1: Children of God, let us pray.
0: Ọfà finish ẹ̀sìn.
1: Aró of embarrassment.
0: Ọfà kúlè ní kó dọ́là.
1: Aró of
2: light.
0: Ẹ jẹ́ gbàdúrà àwọn ẹ̀mí burúkú tí ń bá nǹkan
1: jẹ́.
0: Agbára tí ò jẹ́ kí n kọjá àbí tí mo bá dé.
1: Ó yá
0: jáde.
3: Lórúkọ Jésù.
0: Let
2: us ask.
0: Where
2: there
0: is no
2: prayer, Father, create a chance for me.
0: Where
2: the cell not
0: pass,
2: Father, banki keji telephone to get church account o ma gbo ruko church jade talakoko yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish oun ni 411 411 0189 89 25 252 411 411 0189 89 25 252

0: pastor pripe to ka mama igando ona to gbe gbe third road ye so bi pe on lo bakare street christian bakare estate o wa bi church boni ba ko le lo lo wa gbe o debe mo gbadua fun pe ori re oni gbabode
1: ah
0: be ki awon number yi ni sin pe baba ba ma se ma debe awon ola ni o e pe awon number yen
1: 0915899 4696 0915899 4696 or 081-32-38-9415 081-32-38-9415
0: A part was a problem, I know. Jade si mi.
2: Jade si mi.
0: E paru Olorun anu o.
2: Olorun anu.
0: Jade si mi.
2: Jade si mi.
0: O ye paru e gbadua.
2: O ko je. Olorun anu. Jade si mi. Jade si mi. Jade si mi.
0: I'm not going to be able to do it.
3: Lojojumo ni ori station ton pe ni SMA ni 5 am la mama pade lojojumo 104.5 araro connect idili e sori prayer araro kutukutu to ba di ale ni Jordan is 105.5 ni ago 11:30 a do gbadua ko to losun ajo gbadura pa to ma ji emi gba oluwa gbo to ma di ojo sunday eri abami ni wa fi pade mi
2: amen
3: moni eri abami ni wa fi pade mi
2: amen
3: moni eri abami ni wa fi pade mi
2: amen
3: e gbo gbogbo eyan mo lohun te n gbo mi loni fun gbogbo aye mo de ti kede re leti re loni mo ti kede re leti re loni nibi to focus si ni bi to focus si mo ni bi to focus si ki oluwa ko ya olonu o
2: amen
3: e gbo meyan mo lohun gbogbo mo lohun to n gbo mi patapata e pe awon number yen be se ma de be ma pe fun yin o ye pe fun won
1: 091 58 99 4696 091 58 99 4696 or 081 32
4: 08 9415 08 1 3 2 3 8 9 4 1 5.
0: Ó di àṣẹ ilẹ̀kùn anú ṣí fún ọ. Fàlà máa pàdé wo bí tó o bá ní àdúrà kì ń gbà já tra eléyìí. Yéṣu sọ wípé àwọn nǹkan wọ̀nyí kì ń jáde lọ bí kì í ṣe nípa àwẹ̀ àti àdúrà. Ẹni tí Ọlọ́run bá fẹ́ yí ayé ẹ padà, ohun tó máa kọ́kọ́ mọ̀ ọ́ ṣe àdúrà. Lẹ́yìn àdúrà á mọ̀ wẹ́ gbà, lẹ́yìn àwẹ̀ òun ni òun ni wà mímọ́. Tó bá ti dé ìṣẹ́rí ìdímù fẹ́ǹsì ọ̀nà ìgọ́dọ̀ dúró ní Genesis bus stop tó ń pè ní Petrocam yẹn, gbé ọ̀kadà láti bẹ̀ sọ pé òun lọ Bakare street, wọ́n gbé ọ débẹ̀. Eléyìí ni àdúrà mi fún ọ, ayé kò ní bú ọ. Mo ní wọn ò ní fọlọ́run bú ọ. Mo ní ayé ò ní fọlọ́run bú ọ. Ẹ jẹ́ tẹ̀síwájú náà dúwà tá à ń gbà lọ sọ pé bàbá. Sọ pé bàbá. Ẹrù wúwo tó wà lórí mi. Ẹ gbé kúrò.
5: Ẹ gbé kúrò.
0: Ẹ gbé òfò kẹta gbà.
5: Lórúkọ Jésù.
0: Bó ṣe máa rí nìyẹn. Pàrọ̀ Joshua, ẹ pe àwọn nọ́mbà yìí fún wọn. Ẹyin ọmọ Ọlọ́run, ẹbẹ̀ ẹ jẹ́ tó pe àwọn nọ́mbà yìí fún yín ká tó wọnú àdúrà padà.
4: 09158994696 09158994696 or 08132389415.
0: Sọ pé Ọlọ́run tó gbórí àwọn tó ṣáájú sókè.
5: Ọlọ́run tó gbórí àwọn tó ṣáájú sókè.
0: Gbórí èmi náà sókè
5: o. Gbórí èmi náà sókè.
0: Àdúrà
5: orúkọ yé.
0: Báyìí lọ́wọ́ àtòkè.
5: Báyìí
0: lọ́wọ́ àtòkè.

0: ìsọjí yẹn máa lágbára lálẹ́ àná ní àlọ́ Friday ẹ̀yìn tẹ́ wá ẹ̀kẹ́ hallelujah mi tẹ́ wá. Ìsọjí yẹn lágbára mo sọ nípa ọgbẹ́ lánàá orin ni àgbà ṣùgbọ́n wọ́n bí ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ti wá ní Monday Sunday Tuesday Wednesday Thursday Friday a ó parí iṣẹ́ yẹn ní ọjọ́ Sunday yẹn ní ọ̀la wọ́n bí àgbà àtọ́jú òní jẹ́ ọ̀rọ̀ náà lọ agbára yẹn di òkú. Gbogbo ibi tó bá wà máa bọ̀ ní Bakare street ní Genesis bus stop Igando road ọlọ́run fẹ́ ṣe bẹ́bẹ́ aṣọ tó dára ní kò wọ̀ a ó ṣí ilẹ̀ àánú ní aago mẹ́jọ gbogbo èèyàn kó pàdé mi ní ilẹ̀ àánú ní aago mẹ́jọ láti máa kọ́kọ́ fi mọ́ǹtù méjìlá anọ́ǹtì gbogbo èèyàn tó àtẹ̀lé ìpàdé yìí èyí tó kù nínú ọdún yìí òní jagun. Mo ní òní jagun. Mo ní òní jagun. Mo ní òní jagun. Ìrànlọ́wọ́ àtòkè tí ń mú ogun kúrò ní ayé èèyàn kó pàdé ẹ̀ lọ́nà. Ẹ jẹ́ sọ ní gbàdúrà méje sọ́pọ̀ olúwa.
1: Olúwa.
0: Ogun tó ti ṣẹ́.
1: Ogun tó ti ṣẹ́.
0: Nínú ayé mi.
1: Nínú ayé mi.
0: Má jọ dìde mọ́.
1: Má jọ dìde mọ́.
0: Ẹ jàdúrà.

0: ti emi e wa iya nu ma se loye ha ma gbo olola
1: amen
0: olola
1: amen
0: olola
1: amen
0: olola
1: amen
0: olola
1: amen
0: olola
1: amen
0: olola
1: amen
0: olola
1: amen
0: olola
1: amen
0: nibi to focus olola
1: amen
0: so po oluwa
1: oluwa
0: ya mi lenu o
1: ya mi lenu o
0: duwa duwa duwa duwa
1: o fo jesu enu o
2: baba oluwa
3: 0031795219 Access Bank Moses Olariwaju Bankole
0: Access Bank la kanti e bo se se ora funi access no go
4: will be discussing
5: the voices
1: amen
0: 0031795219 Access Bank Moses Olariwaju Bankole bomi o se oluwa la fi se ko ti to sanwo ta na ṣugbọn o se lara e gbogbo ẹyẹn mo lọ́run tọ́lọ́run ń lò ọ̀nà àlà fún yín
1: àárọ̀
0: ńlá o àgọ́ mẹ́jọ ni ìyanu díọ̀dìọ́
1: àbí
0: ni wòlíọ̀ láríwájú bá ń kọ́lé àrọ́lẹ̀ timothy ọbadáre yóò dà fún ẹ. gbobi emi woli lọsẹ yi o ara mi si ọ ni o fi ṣe ṣẹṣẹ èyàn máa ń fọkàn sun tó fẹ́ ṣe ni okùnrin yẹn sọ ní sáàmù yẹn ẹtùkà sáàmù 55:16 yẹn kí ló sọ.
2: ó ní bí ó ṣe ti èmi ni.
0: bó ṣe ti èmi ni.
2: èmi ò kígbe pin ọlọ́run.
0: èmi ò kígbe pin ọlọ́run.
2: èmi yóò sì gbà mí.
0: yóò sì gbà mí.
2: ní alẹ́.
0: ní alẹ́.
2: ní òwúrọ̀.
0: ní òwúrọ̀.
2: àti ní ọ̀sán.
0: àti ní ọ̀sán.
2: èmi máa gbàdúrà.
0: èmi yóò máa gbàdúrà.
2: títí
0: ọjọ́
2: oni ni osan ni osan ni asale ati ni owuro le emi o ma gbadura ti emi o si ma kigbe kikan
0: o si ko oni ni ale ati ni owuro le mi ati ni asale mi o ma pe so ti ni bawo e se nisin ataro atale la o ma gba wo e toro aye e ba kalara o ye ko mura ni asiko ta wa yi asiko gbedide re leleyi bó ti kò le tó lórúkọ jésù olùbẹ̀rẹ̀ ó yẹ gba ẹgbẹ́ dìde rẹ ẹjẹ sáré gbàdúrà méje ká tó máa lọ sọ pé olúwa
1: olúwa
0: àsìkò ti tó
1: o àsìkò ti tó o
0: bẹ́mi dìde o
1: bẹ́mi dìde
0: o ẹgbẹ́ òsókè gbàdúrà
1: olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa jésù
0: olúwa wa sọ pé olúwa
2: olúwa
0: tafa tafa
2: tafa tafa
0: tó ń tafa sáyọ mọ mi
2: tó ń tafa sáyọ mọ mi
0: olúwa pa
2: olúwa pa
0: ẹgbẹ́ òsókè gbàdúrà
1: olúwa jésù
2: àbíbò
0: tafa tafa
2: lẹyìn tí tafa sí ẹyìn mọ mi
0: olúwa pa
2: pa pa pa pa pa pa pa pa pa pa pa pa pa
0: olúwa wa wa sọpá pa ti ń bà mọ jẹmu jẹ
2: ati pamade mude
0: ninu aye mi
2: ninu aye mi
0: ninadanu
2: ninadanu
0: oyoyoyoyo
1: owa jesu
2: ati
1: pamade
2: mude ati pamade mude owa ninadanu
0: ninadanu
2: ninadanu
0: ninadanu
2: ninadanu ninadanu ninadanu ninadanu ninadanu ninadanu ninadanu
0: oluwa wa
1: ami
0: bi ọdún ìdílé èèyàn bá dé èèyàn pàdé wòlíì ẹ ó ń gbóhùn kó wá ń gbọ́ mi nísìnyìísìn ó túmọ̀ sí pé you are a candidate of miracle ó túmọ̀ sí pé iye àwọn tá a kọ àánú mọ́ ni ọ́ àgbo mẹ́jọ ló máa ṣí ilé àánú yẹn pápá tí jíjọ fẹsẹ̀ kan bẹ̀ gbogbo tí ayé lọ́wọ́ yóò ò lè rí gbà mọ́ tó ti gbà lọ́wọ́ ẹ gbogbo ẹ̀ ló lọ́wọ́ yóò dá padà fún
1: ọ
0: yóò lè dá fún ọ yóò dá fún
1: ọ
0: gbogbo yìí dẹ́ sọpọ́tì pé yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí ìdílé yín ẹ ò rí ìyanu àwọn nọ́mbà tá ń sọ ọ rẹ wòlíì ọ̀rẹ́ mọ́ jẹ̀mú yín sí 2000 ní kẹsàn síbẹ̀ gbogbo ọmọ ọlọ́run pátápátá 2000 ní kò sọ síbẹ̀ ẹ̀yin tá ń fi ìdá mẹ́wàá yín lọ́jọ́ ìṣọ́lọ́wọ́ àdúgbò lọ́wọ́ yín ẹ lè sọ ìdá mẹ́wàá yín ẹ lè sọ ọ rẹ 2000 yín síbẹ̀ ó lè san síbẹ̀ torí kò san tó fún ọlọ́run tí kò ní dá padà kó àkànnọ́bà yìí sílẹ̀ sẹ́dọ̀ rẹ má jẹ̀mú rẹ ká tó kúrò rí ètò.
3: 00319-5219 00319-5219 Access Bank Moses Ọlárewájú Bankole.
0: Access Bank làkáǹtì yẹn bó ṣe ń ṣe ọ̀rọ̀ afọ́ni

0: Olúwa wa, mo pàṣẹ, Ọlọ́run ó gbẹ san, Ọlọ́run ó jà
1: fẹ́,
0: Ọlọ́run ó jà
1: fẹ́,
0: Ọlọ́run ó jà
1: fẹ́,
0: Ọlọ́run ó jà fẹ́, in the name of
1: Jesus.
0: Engineer, mo fẹ́ padà wọnú àdúrà, ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́yẹn wọlé.
2: Orúkọ mi ni Olúwa Fẹ́mi Gabriel, mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwọ́ March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láṣìá yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹyàn gbé. So gbogbo bí o ṣe ń san ìdámẹ́wàá, Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
1: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ̀rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọ̀rọ̀. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ̀ sì gbọ́rọ̀, ẹ̀ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, wọ́n máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù.

0: àdúrà bí mo ṣe wá sí orí òkè ni last month ta ṣe kọjá nìyẹn mo á dúpẹ́ lọ ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin ta fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé báwọn sọ pé kírẹ́dìtì aláti ni wọ́n á ní ogun tó wà lára rẹ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kẹ́kẹ́ rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣá ṣàgàrà mi àtìgbà mo rí pé ara mi yá mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti january ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ ogun gan wà nílé báyìí nìsín tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pé pé à mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kílẹ̀ fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsìn ni pé mo fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àti ti parí nírọ̀lẹ́ mo ní àwọn onímọ̀lẹ́ lọ wóródù mo sáré lọ ìwóródù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android ni
0: wọn
1: ṣe ń lóore bẹyẹn rí jọjẹ ti dáyé pẹtẹ orí òkè lánàá bọlọpẹ panu ẹ tí o sùn yìí heavy gan ìnáwó ẹ sókè àwọn oore tí o ti yàdọ rẹ rí
2: those kind of goodness that never came your way before
1: let your amen sound like thunder receive it now
2: amen má gbà báyìí
3: ọ̀rọ̀ yìí ti dé didi
4: ó ti dé didi ọlọ́run
3: ooo.